ẹni ẹni sọmọ agbẹni bẹ kọ ẹfi sẹ wi ẹ ayé ahama wọ di acha bọ sọmọ ẹni ẹsẹ kọ ọsẹ ọtwa bọ ẹsẹ sọ sẹ ẹnu ahu ọmọ pẹ wi ninu sẹ wọn kura mi ni sika mi kọkọ sika náà kẹ mu kura anam kasa wọn mi yẹ nkọdọ ẹhun ọmọ mi kura mẹtwa bi amu ọmọ ababẹ nu ti wọn soso wọn bẹ di mẹti ẹni mi ma akọ akọdọ ẹ wi ninu hu ama mi ama mi sọmọ ẹni ẹsika mẹbi ẹnu ti ẹna mẹka sẹ mi bẹ bi ẹwi ni ẹbi bi ẹnjira sẹ sọ ni bi ẹ.